0: tẹ̀ráwọn ìròyìn sì pọ̀n bí ọ̀rọ̀ ọjà ń wò. Aláǹfààní láti rí sí PIRO ọjà náà. Àwọn ẹja sáré dàlejò wà yìí lónàá. Ẹ dárúkọ yín fáwọn aráalé àti iléeṣẹ́ tẹ̀ wá sójú. Ẹ bá wa gbóhùn sókè.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ètò gbogbo wa. Orúkọ mi ni Bámi Bọ́lá Olúṣẹ́gun Joseph, tí mo jẹ́ district partner fún Ogun State fún ilé-iṣẹ́ tí orúkọ rẹ̀ ń jẹ́ Build Bay Limited. Bẹ́ẹ̀ni, olú ilé-iṣẹ́ ohun tí à ń ṣe gangan nílé iṣẹ́ wa ni pé a gbé ilẹ̀ gba bí ìgbà tí èèyàn pọn omi sínú ọ̀rá pélébé pélébé tí à ń pè ní sachet tí gbogbo wa mọ̀ sí sachet water. Ó ṣe jẹ́ pé ó dùn létí bẹ́ẹ̀ la ṣe sọ yìí. Ohun tó lè mú wa lé èrò yìí ni pé a rí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ìjọba ni wọ́n máa ń sọ fún àwọn aráàlú pé àwọn fẹ́ ṣe low cost housing. A wá rí pé low cost housing yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kì í padà jẹ́ low cost, torí pé àwọn tí ó lówó lọ́wọ́ ni wọ́n máa ń padà lọ́wọ́ ìjọba, àwọn ni wọ́n máa pè lọ́wọ́ tí ilé yẹn á wá padà di tí àwọn tí ìjọba ní lọ́kàn pé àwọn fẹ́ kí wọ́n gbé bẹ̀ kò ní padà bọ́ sí wọn lọ́wọ́. Ilé-iṣẹ́ wa wá wò pé ìṣe pé dandan náà ni kéèyàn ní owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ kó tó lè di ẹni tó máa dá ilé tara títí ẹni. A wá wò pé kí la lè ṣe o láti ran aráàlú lọ́wọ́ tí a sì ti wòye wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pé owó tó ń wọlé fún wọn, owó péréte péréte báyìí ló owó yóò ṣe é kó jọ lójijì ká sọ pé a fẹ́ lọ ranlẹ̀
0: bẹ́ẹ̀ni.
1: Nítorí ìdí èyí a wá wò pé ohun tí ó lè ran ogunlọ́gọ̀ àwọn èèyàn lọ́wọ́ òun ni pé ká jẹ́ kí ilẹ̀ dínwó, kì í ṣe pé kó kàn dínwó nìkan, ká tún wá ṣe níṣe tí yóò mọ dùn san. So ohun tí à ń ṣe nílé iṣẹ́ wa ni tá a gbé karí tí à ń tà nìyẹn, láti rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí kò lè lọ́kàn páwọn lè padà nílẹ̀ débi táwọn ó kàn pé káwọn náà di ẹni
0: tí èmi wá fẹ bó wá ọrùn bó wá nìyẹn ṣe gbé gbà tó jẹ pé ọ̀nà wo làwọn èèyàn gbà láti sọ ilẹ̀ yìí owó rẹ̀ ó mọ̀ gara, ọ̀nà wo la fẹ́ gbé gbà bó ṣe rọrùn rèé o, ọ̀nà wo ló gbà rọrùn fáwọn èèyàn láti lè mọ sanwó. Torí àmọ́ tílẹ̀ ń sọ bí yóò bá ra lẹ̀ ní ìsìnyìí á fẹ̀ ní mílíọ̀nù, èyí tí ò sì gara jù ohun tún ni ibi tó tún wà gan.
1: Ẹ ṣé púpọ̀, ìyẹn gangan náà ni ohun tí à ń bá káàkiri. Ohun tá a ṣe ni pé a máa ń wá ilẹ̀ sí àwọn ibi tí a ti lè rí ilẹ̀ tó pọ̀ dáadáa tó fẹjú tí a lè rírà ní bí ẹni sọ pé a rà ní pọ́ǹtọ̀, torí pé àwọn tá a fẹ́ tà fún àwọn tí ò lówó lọ́wọ́ ni. Tágẹ́ẹ̀tì wa tí olóyìnbó ń pè ní target audience o ni àwọn tí wọn ò fi bẹ́ẹ̀ lówó lọ́wọ́
0: ṣùgbọ́n wọ́n ti máa ká
1: káwọn náà dunílé. So látàrí eléyìí ilẹ̀ wa tí à ń tà lọ́wọ́lọ́wọ́ ní ìsìn àti ìgbà tá a bẹ̀rẹ̀ tí iléeṣẹ́ ìbẹ̀rẹ̀ bí ọdún mẹ́fà sẹ́yìn, a ti ta ilẹ̀ rí tí àwọn èèyàn san ₦250
0: lójúmọ́.
1: Bẹ́ẹ̀ni ₦250 ni o, kì í ṣe ₦250,000 àti ₦50 onílẹ́lọ́ọ̀nù yẹn. Ohun èèyàn ó san lójúmọ́. Téèyàn bá san bẹ́ẹ̀ fún ọdún méjì, àáfù ni a plus ìyẹn ní atọ ọ̀tà ní bí ọdún mẹ́fà sẹ́yìn. Ibi tá à ń sọ yẹn báyìí, ìjọba federal government wọ́n ti ń ṣe Sokoto Road síbẹ̀. Sokoto Road yẹn ti wá jẹ́ kí bẹ̀rẹ̀ náà di ìlú tó lajú ńlá, tí wọ́n ti ń talẹ̀ ní bíi 5 million, 8 million ń bẹ̀ báyìí. So àwọn tó rà ní ₦250 àwọn náà ló nílẹ̀ wọn dì sẹ́ o, oníkálukú ti bọ́ sí gbẹ̀dẹ̀mukẹ báyìí. So nítorí eléyìí opportunity tún wà ní Kọbapẹ́ Lábẹ́kúta, ó dẹ̀ wà ní Àgbọ́wá ní Ìkòròdú. Ọ̀nà ti Ìkòròdú yẹn ọ̀nà tó wá láti Ẹ̀kọ́ tó yọ sí Sàgámù oju ona ni gangan ni le wa wa nbe federal government de ti won ti fi ontelu titi yen bayi pe ko se ki o jade si sagamu o jade na bayi o sugbon won fe ta e tori pe won gbe NYSC camp ti o wa ni yana faja eni to ba mo yana faja ibe ni NYSC camp wa won wa fe gbe lo sibi ti won ti ri le lo daada oju ona bi ti ile wa wa oju ona yen na ni NYSC camp yen wa ati awon state orisirisi nla nla mi na lo wa ni oju ona yen so ile wa pa on ta nbe owo e na kere eni ba ti le risa 1500 naira jo lojumo laarin odun kan o ma ni ile half acre ti gbogbo owo e je 557,500
0: naira. Eduro, intern so ni pe lojumo kan ti yan ba ti le san 1500 iyan do nile
1: beni ti yan ba ti le roju san 15 beni lojojumo beni 1500 naira ki n tun so 1500 naira
0: o do nile eni ba ti le
1: lojojumo o ma do nile leyin odun kan ile ti di ti e
0: ile ti di ti e odun
1: beni 10000 naira ni deposit ti o kokko san yo wa san owo ojo kan ti se 15 o je 115 to ba ti se yen a register sori platform wa yo gba ojojumo to ba ti san owo e ni o mo gba lati lori phone e bo ba ni phone nla yo mo gba email na ti o ba de ni phone nla to je tono so be tori pe ati mo pa awon ti o nya agbadota awon to ntata àwọn tó ń lo ẹ̀rọ ata àwọn tí ó ṣàjẹ́ pé owó kéékèèké owó ojúmọ́ ni wọ́n rí ìwọ̀n yẹn gangan ní ohun tágẹ́ẹ̀tì wa wọn gangan la gbé ọjà sórí tí a fi lọ bá
0: ibo wa ni ẹ̀ṣẹ́ ibo wa gan ni lè ń wà
1: ẹ̀ṣẹ́ tí mo bá fẹ́ júwe téèyàn bá ń bọ̀ láti Èkó láti Bẹ́gà tó bá ti wọ mọ́tò Abẹ́òkúta màá júwe láti Bẹ́gà màá júwe láti Ìbàdàn náà téèyàn bá ti wọ mọ́tò Abẹ́òkúta láti Bẹ́gà ẹni náà máa bọ́lẹ̀ ní Kọ́bápẹ́ Junction tó bá ti bọ́lẹ̀ ní Kọ́bápẹ́ Junction títì tó ti bọ́lẹ̀ yẹn gangan gangan gangan gan lọ́wọ́ òsì ẹ̀ Third Road yẹn gangan ló máa gbé dé orí ilẹ̀ tí à ń tà Third Road government ní estate ń bẹ̀ so wọ́n ti tà títì yẹn ọ̀nà yẹn náà ló lọ sí Moshood Abiola Polytechnic tá a bá rẹni tí ó lọ́kàn business ilé kíkọ́ èèyàn le kọ́lé síbẹ̀ kó fi rẹ́ǹtì fún àwọn ọmọ Moshood Abiola Polytechnic bí hostel gbogbooru business yẹn ó máa tà bẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé èèyàn bọ̀ láti Ìbàdàn náà téèyàn bá ti wọ mọ́tò Abẹ́òkúta tó bá yẹ pé interchange ni wọ́n máa gbà pé èèyàn bá ti gba interchange wọlé yóò bọ́lẹ̀ ní Kọ́bápẹ́ Junction bí èèyàn gba bí ìwọlé gbogbo ọ̀hún wọlé Kọ́bápẹ́ Junction yẹn náà ni ìyànà tó lọ sí orí ilẹ̀ wa ìyẹn ní ti Kọ́bápẹ́ Abẹ́òkúta tó bá sì jẹ́ pé ti àgbọ̀ wá ní Ìkòròdú ni ẹni bá ti mọ ìmọ̀ta tàbí èèyàn bá ti mọ Ìkòròdú bus stop láti Ìkòròdú bus stop èèyàn wọ mọ́tò dé lọ wá bus stop orí ilẹ̀ wa jìnà kò ju bí ìṣẹ́jú márùn-ún ní wíwà mọ́tò sí mẹ́wàá lọ sí bus stop àgbọ̀ wá bus stop.
0: Ọ̀dà tí àwọn èèyàn bá wá fẹ́ kàn sí yín nísìnyí bóun ó ṣe kàn sí yín ibo ni táwọn èèyàn ti lè kàn sí yín bí ilé iṣẹ́ yín.
1: Ilé iṣẹ́ wa ọ́fíìsì wa kan wà ní Tipa Garage téèyàn bá ń bọ̀ láti Bẹ́gà tẹ́niyàn bá ti lè dé Bẹ́gà tó bá ti sọ pé òun lọ sí Tipa Garage ní ọ̀nà Ọláǹbẹ ibẹ̀yẹn ni ọ́fíìsì wa kan wà. Ọ́fíìsì wa kan náà wà ní Lẹ́kí ìyẹn jẹ́ head office wa then a dẹ̀ tún ní website náà èèyàn lè kàn sí wa náà lórí website wa. Website wa ni www.mybuildbay.com then àwọn phone number tí mo máa pè fún wa yìí ó jẹ́ phone number tó ń ṣiṣẹ́ ní gbogbo ìgbà ẹ lè pè wá lóru ẹ lè pè wá lọ́sàn-án ẹ lè pè wá láàárọ̀ fún ìbéèrè àti àwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ tí ó kọjá àti a lè sọ ní orí rédíò ẹ lè pè mí sí orí 080-230-293-14.
0: Ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí.
1: 080-280-230-230
0: Ojumo oti donile leko omo to ju awon eyan ri ko to donile leko ni nsin ile won itun si lenu omi o e wo kin to ma lo ejin sare fi oro ile na ke tun gbo lenu pio oja e mo poro oja la nba lo
2: pio oja pata I saw so one time the little so well work everybody manage oh they ready lati ra nkan to won ani egbe oloja ani umbrella kan to so gbogbo wa ko market men and women so ye pe umbrella yen lo so gbogbo wa ko ni gbogbo oja a de ma lo se meeting local government egbe oloja oni ko se lagbara kankan nu kan to wa ni because a ki se joba ijoba le le mara de aralu
0: ni joba na latun mo be o kan ba wa je ki gbogbo nkan wa le ijoba lo le mu kara de awon ara ilu serin ti ma tun play yi awon ara oja gan lawon ota e je ka gboro latenu won
3: Grace Adetona awon yo so pe ko sowo nilu mi o je ka won ri owo ra nkan jije ki joba ba ko wo silu ki gbogbo e dede ro kan ba dinwo epo kan ba dinwo gas a le fili gas bayi lana bayi mo de bi gas won ni wa ran won ni 1500 ni mi ri gas fili ko te si ladugo igi la nlo
0: ero oja olomo ri pa won ba yan ara le se so pe ayin kan won loja won aroja na tun so ti won je tun fun yin ni ti ya ile ilu alata
2: so ni ya salamu ti ati ele ni monta ni oja je ko ya pata gbogbo lilo bi fowo olodun ba le wa le en ke ilu tanta a te ti dupe lenjo meta pe ti se tin tin ni pe owo to wa lo ye su ko die die ibi ose bi meji so su le gini nsi ni ta pe ni goro so yen ara 38 37 sugba dupe lenwo olodun pe boya bi 25 30
0: ero oja olowo pe kodun to de gbogbo nkan wa le dada ja la nfani lati kan sawon ere leran na ero oja se le lubo wa to ni gari olowo je ka gboro latenu ya ile lubo
4: oruko mi Mrs. Aula Tsali ya nte lubo tu ti sati antalafu ni adekoya apata ti baje lupo kan ni isin 400,000 ni pelu owo moto gan tori tele tele 10,000 ni won ba wa gbe baje lupo kan lati saki bebi amo lowo lowo ta wa 15,000 ni won gbe bo de ti si owo jamire mi wa alabaru nbe ki elubo de to po ni isin o de gba ti elubo egodo ijuba jade ni oju kewa si kokola o je mama tun wale die die
3: ki ijoba nko kojo o ran wa lowo
0: kile ti so ja isi o ti gbo oro latenu ya ile lubo kile ti ijoba na gbogbo won dare e si e je ka jo mo ro ijoba ja isi ja gbo oro latenu yo ni gari na
5: akoko re mo ma won òun la wà yìí o torí pé ẹgẹ ti di olómi ká tó rí bí oṣù méjì sí di tá a wà sí mẹta ẹgẹ gàrí tó máa kọ́ ń dà ṣùgbọ́n lásìkò yìí àwọn tó ń yan àwa kì í yan àwa ń lọ rà á ni wọ́n bá kó kalẹ̀ báyìí tó bá ga tó báyìí nígbà tó bá máa fi yan kò lè ṣe kí ní kíní báyìí lọ mọ́ ìyẹn bẹ́ẹ̀ epo mọ́tò tó máa gbé mọ́tò tí yóò lọ bá wọn kó yóò lọ bá wọn kẹ́gẹ̀ẹ́ gbogbo ẹ̀ náà ó wà nínú ara wọn.
0: Gbọ́rọ̀ látẹnu yìí ní gàrí. Àmọ́ ká tó ṣe ọdún iléyà tá a fẹ́ ṣe yá láǹfààní láti kàn sáwọn ẹlẹ́ran náà wípé kan bá wà dẹ́ kí gbogbo ẹ̀ ṣe kí ni kan bá wà dẹ́wọ́ wọn wálẹ̀. Àmọ́ tí wọ́n náà bá fẹ́ ṣe ìpolówó ọjà rẹ̀ ó lè kàn sí wa ní ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́. Ìtún lè pè sórí ẹ̀rọ ọ̀bára ẹni sọ̀rọ̀ 081-04-2316 Ìṣọ̀lá Adékúnlé lorúkọ tèmi, eré àtayọ̀ látọ̀ fi máa pàdé ní ọjọ́ mẹ́jọ. Ẹ ṣé o.

Ẹ̀ka sàn ọ̀. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n pé wọ́n ó ṣe ìdápadà àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà 500 níye tí wọ́n wálé padà láti ìlú Niger Republic padà sọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn. Àwọn ajínigbé tó ṣọṣẹ́ ní ilé ẹ̀kọ́ nílùú Ọ̀yọ́ wọ́n ti fi ohun tí wọ́n fẹ́ léde fún ìdúnàdúrà. Àjọ tó ń rí sí ètò ìtọ́jú ìlera lágbàáyé wọ́n sọ̀rọ̀ lórí àrùn ẹ̀bọ́là eléyìí tó ti ròkè jọjọ nílùú Congo. Chinese ṣe àkọsílẹ̀ òǹkà ikú ènìyàn 90 níye nínú ìṣẹ̀lẹ̀ búgbàmù ibi ìwakùsà èédú. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé Guardiola jẹ́rìí sí ìjáde kúrò rẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City. Ní báyìí ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́.

àríwá ìlú China gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìlú ọ̀hún ṣe fìlédè. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé Pep Guardiola ti kéde pé òun yóò fi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City sílẹ̀ lópin sáà lẹ́yìn ọ̀pọ̀ ọdún àṣeyọrí ife ẹ̀yẹ èyí tó ti gbà tó sì mú àyípadà bá ikọ̀ eléré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ilẹ̀ Gẹ̀ẹ́sì náà. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán tòní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́mi Sọlá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893. Bákan náà ẹ bá wa nífẹ̀ẹ́ kẹ́ sì bá wa pin káàkiri lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Wells Radio 893 FM fanpage lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Fún àwọn ìròyìn tó bá ṣojú yín tẹ fẹ́ kàn sí wa lórí ẹ̀ ẹ lè fi àtẹ̀ ránṣẹ́ sọ́wọ́ tàbí kẹ́ ẹ pè sínú kóló ìkóròyìnjọpọ̀ wa lórí nọ́mbà yìí 0916893200. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ọ́ Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ kú òkàlẹ̀.

Ẹkú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ti ní àǹfààní láti gbọ́ wa lónìí lórí ètò yín ètò wa ètò àwọn àgbàlagbà tí a pè ní àgbàlódé ṣùgbọ́n tí ó wà fún tọmọdé tàgbà láti ní àníkún ìmọ̀ àti òye. Lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí ohun tí àgbàlagbà ń rí lórí ìjókòó bí ọmọdé bá gun orí igi kò lè rí o. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi ti àtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ. Lórí ètò yìí, a máa lọ ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láti mọ̀ bí wọ́n ṣe gbé ìgbésí ayé wọn ní ìgbà èwe èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín Frances Amavi, ẹ̀yin ju Elédùmarè ló ń wá sétí ìgbọ́n yín láti ìkànnì Wells Radio 89.3 FM. Èyí nìkan ga agbọ́n mágbẹ́ èyí tí ó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Fún ìgbádùn ẹ̀yin olólùfẹ́ wa, a tún ti jáde lọ gẹ́gẹ́ bí ìṣe wa, mo sì ti wà lọ́dọ̀ àlejò wa tòní. Ẹ máa gbóhùn wọn láìpẹ́ ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú à ń bọ̀ ná. Ẹ kú ìkàlẹ̀.

ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò ọ̀rọ̀ lónìí. Mo lérò wípé a ti mú ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé lónìí látẹnu màmá wa ìyáàfin Victoria Ọlájùmọ̀kẹ́ Mábadéjẹ́, tí wọ́n jẹ́ ẹni ọdún 82, èyí ni 82 years old. Mo gbà á ní àdúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ náà lọ́nà tó yẹ. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé fún talẹ́ òní. Ẹ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Tẹ́ ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá yín, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at Wells Radio 893.

0: hits just keep on. We got your music, your request.
1: Number one and all-time favorites.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: Inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́. Nípa gbígbọ́ àwọn prógráàmù yìí, ẹ ó dẹni bùkún. Àmì.

Ààrẹ Bọ́lá Tinubu ló ti lu ẹgbẹ́ òṣèlú APC lọ́gọ ẹnu pẹ̀lú bí ètò ìdìbò abẹ́lé fún ipò ààrẹ ṣe lọ ní ìrọwọ́rọsẹ̀ lónìí. Ààrẹ ló kéde eléyìí ní àkókò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tó kópa nínú ètò ọ̀hún. Ààrẹ kò ṣàì ṣe àlàyé gbogbo ètò tí ètò ọ̀hún tí ó gbà kọjá tí ó dẹ̀ fi àmì òǹtẹ̀lu gbogbo rẹ̀ tí láì ku ẹ̀kan. Ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ fún àkànṣe iṣẹ́ àti àjọṣepọ̀ láàrin oríṣiríṣi ẹ̀ka ìjọba ló ti ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe bíi igba ló ń lọ lọ́wọ́ káàkiri ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tí ó wà ní orílẹ̀-èdè wa nípasẹ̀ ìlànà ìrètí ọ̀tun. Akọ̀wé àgbà ní ilé-iṣẹ́ ọ̀hún Onwusuru Maduka ló sísọ lójú ọ̀rọ̀ ọ̀hún ní àkókò tó ń sọ ti ẹnu rẹ̀ ní àkókò ayẹyẹ kan tí àkórí rẹ̀ jẹ́ International Civil Service Conference. Irúfẹ́ rẹ̀ fún ọdún 2026. Kò ṣàì sọ wípé ìjọba ń tẹ̀lé ìlànà àkóyọwọ́ láti rí i pé àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún náà ni ó jẹ́ ṣíṣe. Ìyàwó ààrẹ Olúrẹ̀mí Tinubu ló ti pè fún ìdáwọ́dúró lórí mímáa fi àwọn ọmọdé fún ọkọ lójúpọ̀nà bí wọ́n ṣe máa ka ìwé àti jẹ́ àǹfààní ètò ìlera fún àwọn obìnrin. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi sórí àyájọ́ International Day to End Obstetric Fistula ti ọdún 2026 lábẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé. Ìyàwó ààrẹ kéde wípé kò yẹ kí ẹnikẹ́ni kí ó jẹ ìyà lórí àìsàn tí ó ṣe é yàgò fún. Nígbà tí ìyàwó ààrẹ sọ̀rọ̀ lórí àkòrí ọjọ́ ọ̀hún fún ọdún yìí tó jẹ́ Our Health, Our Right, Shaping the Future Without Fistula, ìyàwó ààrẹ kéde wípé àǹfààní sí ètò ìlera tó dúróore jẹ́ ẹ̀tọ́ fún gbogbo obìnrin.

Ijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní san owó gbà má bínú fún àwọn tí wọ́n wo ilé wọn fún títì tí ìjọba ń ṣe láàrin ọjọ́ sí Akinyele. Ìjọba ìpínlẹ̀ ọ̀hún ló sọ wípé àwọn ń ṣe eléyìí lójúpọ̀nà bí ìjọba yóò ṣe máa ṣe iṣẹ́ rẹ̀ pẹ̀lú ojú àánú. Alákòóso fún ọ̀rọ̀ ilé ìgbé àti ìdàgbàsókè Iyun Williams Akinfúnmilayọ̀ ló sọ eléyìí ní àkókò tó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ náà kàn. Síwájú àríkà nínú àtẹ̀jáde kan tí alákòóso fún ọ̀rọ̀ ìròyìn dọ̀tun Òyìnládé fi ọwọ́ sí wípé ìgbésí ọ̀hún ló wáyé láti rí i pé ìjọba kò fi ìyà jẹ ẹnikẹ́ni.

ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nípasẹ̀ The Oyo State Primary Health Care Board àti ti àjọṣepọ̀ Society for Family Health and Partners ti ṣe ètò àṣekágbá fún ètò kan tí àkórí rẹ̀ jẹ́ Shine Research on the Scale Up of Hormonal Intrauterine Devices in New and Emerging Markets. Ní àkókò tí wọ́n ń pín àwọn èlò fún àǹfààní àwọn obìnrin ní ilé ìtura kan ní ìlú Ìbàdàn. Oríṣiríṣi àwọn tí wọ́n ní ìmọ̀ nípa ara obìnrin ló kéde pátákì àgbékalẹ̀ ọ̀hún. Nínú ọ̀rọ̀ ọ̀gá àgbà àjọ ọ̀hún, ìyẹn ti Oyo State Primary Health Care Board, ìyẹn Dókítà Muhyiddin Ọlátúnjì, ló kéde ìdúrún rẹ̀ sí àwọn tí wọ́n ṣe agbátẹrù fún ìjọba lórí bí ètò ọ̀hún bó ṣe kẹsẹ̀ járí.

Alákòóso fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́, Ayọ̀délé Ọ̀làwàndé ló ti ṣe àpèjúwe ètò àgùnbánirọ̀ gẹ́gẹ́ bí ojú òpó kan pàtàkì fún ìṣọ̀kan àti ìbágbépọ̀ alálàáfíà ní orílẹ̀-èdè Nàìjíríà. Alákòóso ló sọ eléyìí nínú ìjókòó kan tí wọ́n fi sórí ayẹyẹ ọdún 43 tí ètò àgùnbánirọ̀ bẹ̀rẹ̀. Ó sọ síwájú wípé ètò ọ̀hún jẹ́ àǹfààní kan fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti pàdé àwọn akẹgbẹ́ wọn láti àwọn ẹ̀yà mìíràn nínú orílẹ̀-èdè wa. Ní àkótán, ó sọ síwájú wípé ẹ̀tọ́ ọ̀hún yóò túbọ̀ máa ṣí àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lójú sí àwọn ẹ̀yà mìíràn yàtọ̀ sí tiwọn. Ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ òní kò ní ju báyìí lọ, àmọ́ kí a tó mú ìròyìn ọ̀hún wá sí òpin, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu ló ti lu ẹgbẹ́ òṣèlú APC lọ́gbẹ̀ẹ́ ẹnu pẹ̀lú bí ètò ìdìbò abẹ́lé ṣe lọ ní ìrọwọ́-rọsẹ̀. Ìyàwó ààrẹ Ìyọ̀olúrẹ̀mí Tinubu ló pè fún òpin sí gbígbé àwọn ọmọdé níyàwó àti ìtọ́jú tó péye fún àwọn obìnrin. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní san owó gbà má bínú fún àwọn tí wọ́n wó ilé wọn nípasẹ̀ iṣẹ́ àkànṣe títí ti ọjọ́ sí àkínyẹlé tí ìjọba ń ṣe. Alákòóso fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ló ṣàlàyé pàtàkì ètò àgùnbánirọ̀, ìyẹn NYSC, gẹ́gẹ́ bí ojú òpó láti mú ìṣọ̀kan bá orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Kẹ́mi Sọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò àwọn ojú òpó ayélujára wa gbogbo èèyàn at Wells Radio 893 FM fan page tàbí www.wellsradio893.com. Mo dúpẹ́ ọlásán ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa, kí Ọlọ́run kí ó bùkún fún yín. Oorun ayọ̀ là ó sùn.

Ṣé ẹ mọ̀ pé tó bá ti ń já wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń ṣe wìnìwìnìwìnì? Oh my God. Kìíní ọ̀hún tún ti ṣẹlẹ̀ nìyẹn, ẹ jẹ́ pé tó ti rí bá a ṣe fẹ́ kó rí o. Ẹ sì mọ̀ pé wọ́n ní bá a ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ náà lórí tó bá ti rí bá a ṣe fẹ́ kó rí kí ló kù bí ò sí ká máa dúpẹ́. Ọ̀rọ̀ Demi Lani yọ̀ sí.

0: ada pe pataki lowo olorun oba oba dani waye oba dani dani oba alawurabi olorun oba ton be ni ati wa olorun oba oba lowo wa oba ton sin wa ta wa so pa nsin oba gbani gbani oba gbani lagbatan oba nla oba gbangba olorun oba to tobi ti o sin gaga to tobi to kan won baba baba nla ba ku wa to ma be olorun oba mi ti nbe titi to fi digba ta wa yi na ko to di pa nbe olorun oba mi ti nbe igba ta nbe olorun oba yi na lo wa pelu wa o si nbe nbe oba bebe ti e se bebe ẹ̀rín gbà tí gbogbo wa ẹ bá tún lo dáúlà tán tá a tún lo dáúlà lọ fá àbàdà nítòmí àlàgbà tá a tún sí ń bẹ̀ mọ́ ká má jiyàn ká má parọ́ tara wa jẹ ọlọ́run ọba náà ni ó tún máa bẹ o nídìí eléyìí la fi mú ọpẹ́ wa wá lálẹ́ wípé a lọ láti àyà àjẹjọ lórí ètò mùkúlùmùkẹ́ weekend special lórí ìkànnì west radio 89.3 fm lolúyọ̀lé ńlẹ̀ ìbàdàn bí sọmọ ti dunlẹ ń bí gbọngbọn o bẹẹ bá mọ ẹ wá jẹrí ẹ alówà là ń lọ yìí aláǹ padà á bọ bọlọrun ọba bá fẹ ọlọrun ni mo gbọ mo gbà á ó ti rí bẹẹ ó ṣe bẹẹ ò ní ẹ máa padà bọ láyọ àti àlàáfíà ajẹpá àlọ abọ a ò bọmọ jẹ thank you lord thank you my god lẹyìn ìgbà tá a kí ọlọrun ọba tán la bá dúpẹ lọwọ àwọn ọgá wa níkànnì iléeṣẹ rédíò tá a wà yìí ìkànnì kànga omi àgbọmọgbẹ fún ti ọgbọn ìmọ òye gbogbo nǹkan tó ṣe kíni tó jọjọn kíjọ ló sòódó síbẹ a kí àwọn ọgá wa látòkèdókè àdúrà kan ni fún yín ẹ ní sì nǹkan ṣe.
1: tó bá jẹ́ tí lónìí bí mo rí lù máa sapá. tó bá jẹ́ tí lónìí.
0: ẹ̀jẹ̀ á dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tá àjẹ́ dánamọ́rí ṣiṣẹ́ ọpọlọ fún tàṣálẹ̀ yìí tí ó fi dùn tí ó fi dún tí rọ̀dùn ó fi bí jáde sọ́dọ̀ yín akínyìn o látòrí onímọ̀ ẹ̀rọ tó sì já mojú ẹ̀rọ fún ti sáà tá a wà yìí akínyìn gbogbo yín pátá ẹ̀ní gọmọ́nà ẹ̀ní ṣiṣẹ́ ṣe gbogbo àwọn ọmọ bàbá tí ń bẹ lẹ́nu lọ́rọ́ ọlọ́run tí wọ́n dìgbà ró pé ṣé níbí pín kí òní mì hàn fún òní fìrùnà gbá ọlọ́run ọba ọba ààbò yóò dá ààbò rẹ̀ fún gbogbo wa akúnṣẹ́ látàárọ̀ ẹlẹ́. lẹ́yìn ìgbà yẹn la kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ la yé bẹ̀ ẹ̀yin aráalé ẹ̀yin ìyá bẹ̀ ẹ̀yin bàbá bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ dibẹ̀ mú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kí o di tẹ́ ẹ jẹ́ kó di ọ yẹ akínyìn o ẹ̀yin ni alátẹ̀rọ̀gọ̀dì tó dọ́kọ̀ dúró dọ́ lọ́sinsin tí ò bá sẹ́yìn kí làwọn ṣe níbí ọlọ́mọdé á ṣe ranù bí àwa náà bá dẹ̀ sí bí ẹjọ́ kí lẹ́yìn náà fẹ́ tẹ́tí gbọ́ akínyìn akíra wa bukọ̀kọ̀ mi ò bukọ̀kọ̀ ra rẹ ni kájọ máa mú lọ àjọ kíra wa o akú àjálẹ o àtúkọ àbọ̀ sórí ètò mùkúlùmùkẹ́ weekend special pẹ̀lú olólùfẹ́ yín ọ̀rẹ́ yín ajáde mọ́tò ńlẹ̀ ní your cyclone style on radio ṣáyídé akéré ojúbẹ̀wá tí òjòjú ẹ̀ríkẹ́ kò tí wọlé èèyàn tí kì í pọmọ jẹ pọpsi òkìkí ọlá ọkọ alájà àbíkẹ èmi ń kí yín mo ṣe yín pẹ̀lẹ́ mo ní ẹ̀ka alẹ́ àmọ́ pé sátidé tún rí àbí òní tó lọ́jọ́ àbámẹ́ta àṣálẹ́ la wá wà yìí àṣálẹ́ lọ́jà àtòrò ọyẹ ìpẹ́ra yín 1x1x2x2 níwájú ilé lẹ́yìn ìkùlé apá ọ̀tún tẹ́ ẹ dápá àlàáfíà ẹjẹ́ àjọfà àlàáfíà ṣe kí ni kájọ mùkúlùmùkẹ́ lálẹ́ yìí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ wà lágbọ́n facebook pátá lọ́bẹ̀lẹ̀ àbí tèmi wà mo ti rí yín bẹ́ẹ̀ dúró re o àti dórí ọ̀rẹ́ mi dáadáa túndé ọláwùyí ògbóǹtagí agbóhùnsáfẹ́fẹ́ ni oṣooṣin kò ní í bàjẹ́ ọmọlára ìyákọ́ ọ̀mù láti ayégún akínyìn o ọ̀gbẹ́ni ọ̀dẹ́yẹmí ọmọ kúrè ń bẹ́ ń bí tí ẹ ò ní í ta dànù victor akínyìn pátá gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò lálẹ́ ẹ ẹ̀já bẹ̀rẹ̀ kínní ọ̀hún ó wọlé o ó wọlé o mickey ọmọ àbílẹ̀ láti àpáta gàǹgà ní àyín amòkínyìn o túndé ọláwùyí wo nǹkan ò ní ṣe ọ ìwọ ló mọ̀ sí nǹkan bó la ṣe lálẹ́ yìí o ẹ mọ̀ pé abala àkọ́kọ́ la máa rọ́ọ̀lù lórí ètò abala àkọ́kọ́ tá a pè ní abala kínní abala túùkẹ́ ṣe rí abala túùkẹ́ ta lẹ́yìn ọgbọ́n pọ̀ ń bẹ̀ gan a si kora wa leko a lara wa loye o lori abala akoko yen e so iriri yin ero kan yin kini sakun teyin gan wo ti gbogbo e fi ri bayi to fi a se bayi ma la asabi asa mo mo ah o ma mu mi se mo la o wo lo si o mu mi se ma la bayi e ja gba bi ah onda

0: sẹni ìṣòro bá kan ni mari bíire kan ni pọ ha ọkọ ìgbà kan tó báyìí láàmọ rẹ ẹ jájọ fòkèlè rún bẹ ká tún fòróró jésù a máa dùn. Ojú òkú tó wọnú okolo ìkànnì west radio 89.3 fm ní olúyọlé ń bí 0916893100 láàfin bára wa sọ̀rọ̀ láàfin pẹ̀ kẹlu ohun tí a mú wáyẹn ní àsálẹ̀ 0915333489309153338 tàbí 0913333893 0913333893. Ẹgbọ́ kí ló dé tí ò sí ọmọ ṣẹ́ mọ́ níbi àwọn tí ń kọ́ iṣẹ́ oríṣiríṣi kí sì nìdí tí wọn àfi kọ́sẹ̀ yẹn mọ́ pàápàá jùlọ wọn níbi mi ìbá tún kọ́sẹ̀ yẹn tán gan ó lè mọ́ ṣe pọ́dún kan tí ó fi gba bí àwọn ṣẹ́ bí tọ̀hún yẹn tí a ní iṣẹ́ yá kíákíá wọn kà wọn lẹ ilẹ̀kùn àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣẹ́ kan bẹ̀tọ́ yẹ pé látàrí àìsí ọmọṣẹ́ tí ó kọ́ṣẹ́ yẹn mọ́ tàbáwọn ọmọṣẹ́ ò pọ̀ ń bẹ̀ mọ́ àbáwọn ọmọṣẹ́ tó kọ́ gan kúrò ń bẹ̀ wọ́n gbé jùlẹ̀ wọ́n gboko ibòmíràn lọ ó jẹ́ kí àwọn nǹkan yẹn kọ́ máa lọ sókun ògbàgbé irúṣẹ́ fi àwọn irúṣẹ́ yẹn àti ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ wọn mọ́ wọ́n mú àwọn àpẹẹrẹ bíi méjì wá ẹ wo iṣẹ́ àwọn tí máa tún ago ṣe àwọn wrist watch repairer níjọ́ ohun táwa ń dàgbà bọ̀ bàbá aláago ṣọ́ọ̀bù bàbá aláago lọ́rẹ̀ẹ́ méjì agúgù ń bẹ̀ hun gbogbo àwọn ago wa tó bá dorí kodò báyìí ibẹ̀ láàmú lọ kódà nígbà tí díjítà dé àwọn haúsá ń ṣẹ́jú àbí kí wọ́n ń pè wọ́n a máa mú lọ ọbẹ̀ àwọn bàbá yẹn tún jẹ jẹjẹ lára àwọn ago díjítà yẹn gan àmọ́ mi mọ bí irú àwọn bàbá ń lè wà ń sìn torí pé nígbà yẹn náà àgbàlagbà tó ti máa wọ bíi 70 ni wọ́n nígbà yẹn kò yẹ yín. Bákan náà òun la mọ àwọn bàbá blacksmith àwọn alágbẹ̀dẹ bẹ́ẹ̀ ni kódà àwọn oníṣẹ́ ọwọ́ níṣọ́ àwọn mẹkáníìkì yẹn wọ́n tún sọ wípé gbogbo sẹ́mi sí àwọn àgbẹ̀dẹ gan ní ìsìn kò fẹ́ẹ̀ sí ń sọ mẹkáníìkì mọ́ kò sọmọ ṣẹ́ ẹ̀. Goldsmith àwọn bàbá Goldsmith nígbà yẹn náà wọ́n ń bẹ ṣé wọ́n sì wà sáwọn èèyàn ń kọ́ṣẹ́ yẹn ṣé rò ń bẹ́ ń bẹ̀ àwọn ojú òkú tẹ pẹ sí wọlé wọn ni mo ti pè yẹn jẹ ń gbá sí yín lálẹ kan sí kẹ wá pè wọlé ẹja sọ kí ló dé táwọn ọmọ kò ṣẹ mọ 0916893100 tàbí 0915333 4893 dọ̀lẹ́ ẹ̀kan sí 0915333 4893 tàbí kẹ́kù jù síbi kẹ́ bá bẹ̀ wọlé 0913333893 pẹ̀lú ẹ̀kan sí 0913333893 àwọn ojú òpó tí ẹ gbà wọlé nìyẹn tẹ́ ẹ bá ti wọlé tẹ́yìn ní ómùkúlú o èmi ò lè ómù kẹ̀ǹkẹ̀ tọ́ba sì jẹ́ pé mi ni mo sọ yí pé ómùkúlú ẹyin ẹ sọ fún mi ẹ já mi padà ẹ sọ wípé ó mú kẹ̀ǹkẹ̀ ọlọ́run jòrí bá a ṣe ń fẹ́ chaichaichai.
1: Ibi tó bá tukù sí ni kẹ́ ẹ tún sọ. Ibi tó bá tukù sí ni kẹ́ ẹ tún sọ. Ibi tó bá tukù sí ni kẹ́ ẹ tún sọ. Ibi tó bá tukù sí ni kẹ́ ẹ tún sọ. Báyìí sùn mo gbóúnjẹ fẹ́ gbẹ́, mo tún gbàwó bọ̀.

0: ọpọlọpọ ọmọ ni o fẹ struggle mọ mọ fẹ suffer mọ baby won o so lorin
1: when I deserve o na me and my mother
0: giri da wa pe lere ti kaluku sa o beta won mo ko se mo
1: mo re ni kan wo
0: opo rufi awon se kan be ti won akomo kilode ele yi mu opolopo awon se kan won si se be won rokun gbagbe ko se ni ti o ko won mo
1: when I dey enjoy you o wa ki gbe pe o
0: elu e ka le o mu kulu
2: o mu kenke o
0: oruko yin ati be tin pe baba mi
2: oruko mi ni akodi ta ni adapote
0: baba ta e la wa loye
2: ah oju ti la oju ra ni e ba bi saki awon omo ti o la oju won wa ki won fe para ti se mo bo ni se mo oro mo je won se bi pe won kan
0: amen
2: o si owo awon to ni kini ti kan ku le nbe won ba ni ba won mo yi wọ́n fẹ́ yíyẹ wọn ìfẹ́ ní ọ̀fẹ́ tí fẹ́ ṣùgbọ́n tí wọ́n ti kí nǹkan lọ́dọ̀ gba àwọn ọmọ wa.
0: Tí wọn bá ti rí nǹkan jí báyìí kò rọrùn.
2: Àwọn kò rọrùn bí wọn bá ti lè jí nǹkan wọn ò lè kọ́ sẹ́lẹ̀.
0: Bàbá bí irúfẹ́ ẹṣẹ́ bíi mélòó bíi méjì wo lẹ̀yìn mọ̀ tó pé ẹ̀yin ò tí ṣe iṣẹ́ báyìí bẹ́ẹ̀ ń gbà kan àwọn èèyàn ò débẹ̀ mọ́.
2: Ìdílé kan jẹ́ ọwọ́ gbogbo láti kápẹ́ńtà mẹkáníìkì.
0: So wọn àfẹ́ kọ́sẹ́ kápẹ́ńtà mọ́ wọn àfẹ́ kọ́sẹ́ mẹkáníìkì
2: wọn. Bí ìbá ọ̀sọ̀mọ́ tí bàbá rẹ̀ ń ṣe ẹran tẹ́lẹ̀ àti àwọn ẹgbẹ́ mẹkáníìkì.
0: Ìyẹn àwọn alápatà.
2: Wọn ò fẹ́ kọ́sẹ́ ń kọ́ ogi ogi olóòórùn wọn fi kìlẹ̀. Ogi tí èmi ọjọ́ ọ̀la rí.
0: Ogi tí ọlọ́jọ́ ọ̀la ẹ̀sìn bàbá ẹ̀sìn àmì.
1: Ogunrin o na juju.
0: Lọ́gbọ́n Facebook lápá bí.
1: Na juju o ogunrin.
0: Inspector Ojú Ọ̀kẹ́ ọ̀rẹ́ mi dáadáa ni láti Yàgànkún Lẹ́bàdàn. Sàn sàmọ́ gan.
1: Ogunrin o na juju.
0: Bákan náà Isaac Isiaka Ìgbúnnu ọ̀rẹ́ mi dáadáa ni IMF alàjẹ́ tí mo máa ń pè nù AK. IMF nu. Tàfíìk Adékọ́lá Mudashir ọ̀gá wa dáadáa.
1: Pé wọn ò lè jẹ ní ọ.
0: Adé ní Yìbọ́lájí àwọn èèyàn rẹ̀ o èèyàn rẹ̀ a. Ayé Mọ̀jẹ̀ gbàgbé ẹ̀ ó gbórí wọlé tán ọ̀gá mi dáadáa.
1: Ṣàtúwárọ̀ mi pé ìbá ń sọ.
0: Ká tèmi tó kọ́ mi pé ẹni bọ́tìnì tí a máa tẹ̀rì bí èèyàn ṣe gbẹnu sí máìkì rí báyìí ni a ṣe ṣe òní. Wọ́n è wí eléyìí o má wí eléyìí bàbá wí eléyìí. Ó de sango ìkàkà. Olúṣínà Ọlábọ̀dé ọmọ ìyá Ṣínà.
1: The
0: Articulate Presenter.
1: Kí
0: ẹ ò ní ta dànù láéláé. Láyé ọmọ bọ́jọ́ mu ni.
1: Ayé kan mú di.
0: Ayé dánkù ni ọ̀ dánkù dànù.
1: Wọ́n kọ́ kásá búbu. Wọ́n kọ́ tá lọ.
0: Ọ̀gá àti Anu yẹn bá ní ọ̀gá rẹ̀ hàn mí. Ọ̀gá tèmi nu
1: o. Gbogbo yín lẹjọ́.
0: Lágbo ilé ìgbóhùnsáfẹ́fẹ́ tá a wà yìí. Ó yá ẹ máa tò lẹ́yìn ara yín. Ẹ lọ tẹ̀ka. Olúṣínà Ọlábọ̀dé ọmọ ìyá Ṣínà. Ipò wo lọ́fẹ́ yóò ṣe ààrẹ. Ọ̀yá ẹ̀tù. Ẹ̀yìn rẹ̀ ni ó tòsí. Ẹ̀ báà ni ò ní rírí kankan níbi ipò ààrẹ. Ó ní wọ́n tẹ̀ka fún. Sọ́bẹ̀.

0: Adeniyi Bolaji o so n da bo ni love and like love and like o tun share ni so le e bo lori ta won omo ko se mo e ile n be lagun be su ko yi na le fi ero kan yin e le fi si agbon Facebook ka ka ka won eyan gbo won ko se mo iwon ba won e tin ko se won ni ba Jesus Christ ke bi osun mefa adun kan ti won ri ko wo girigiri ma wa won ni an lo bi awon se koya koya kia kia di an le fori ko farapa nibe kilode awon se wole ra won tin ko mo mo soro nipa se awon baba lago awon ritual repairer goldsmith blacksmith eyin na gbo ti baba ti e bo soro lati apete won ni sa papa julo won ko so mo te le ri to le lohun ba mi ise eran apata mo fe ko won ni won ni fe ko pe aya fomo to pe baba re o n sise yen awon ni mo easy fun ju lati se kini tabi won jo sumara won nu ebi pe wa ma woju sise die die o si se daada nbe ore mi gbe nko te leran o se daada o tun se daada lowo ti e oni ta lai lai ki lo de won lawon eyan fe won fe de be na mo eh le ro mo ti o fi nu video ni pe carpenter mo fe ko pe won fe ko se carpenter mo bricklayer won fe ko mo mechanic won fe ko mo ewo awon se yen lo be ewo se kan awon ti ma tun carburetor se lara moto se line is e gbogbo moto ti be de automatic moto be lo ni lo carburetor mo sugbon awon ti lo carburetor na wa sugbon ma wo le ri to le finu video lo be ba ti e se mo se won gba mi mo pa mi lerin ni ngba ba won na nfe awon kini jet kan won a soju bayi bi parking door won so a soju wa ma fe wa ma fi fetirin oju we da leyin we ma lapata ise ti enu ya se oju kan bayi yo ra ma se fetirin yo fi ma wo iho jet o le so fi yin ni pe jet kan ni 5000 ni se gba wa ma se ta mo pa re awon osi mo ba se pa na oju kan sa ni ra jet o lo wo sa do wa oya oya awon number te pe si wole ni mo ti gba si ala yen 091-68-93-1000 tabi 091-53-33-48-93 tabi 091-13-33-38-93 ori abala akoko na ni mo wa lori eto mukulu ga weekend special abala akoko ti mo pe ni abala tuk eleka le o mukulu
1: o mo pe ge o abeka le
0: e ti wole oruko yin atadugo ti a ti pe
1: Uncle Minimika Jalil Lato Dwani Lewe.
0: Baba wa Jalil Abdul Jalil Lati Odwana Lewe. Abi asabu dumbiti.
1: Abdul Jalil.
0: Abdul Jalil.
1: Egbatanyanya.
0: 100 in you. Oh yeah. Isa wole yin gan se.
1: Ah. Emi amo ise en ton kun lele mi se.
0: Painter leyin. Se won ko se yin yen mo san mo po nbe bi ti johun.
1: Posta ma ti am fi be ko mo
0: kilo de kini sakunte ri
1: gbogbo seni aye ti de aye kanju bayi
0: eh lori fast lane lawa
1: bo be ni express e 4 day ni gbogbo awon mo wa bayi
0: 4 lane lori express lapa alafia
1: be ni ipo ti ambara wa ni si ko lo sanu ni eji to mo wa ni se bi o fi gbe moto wa ka baba re mo de baba gan to ba ra moto ngba na yo lo gbe pa mo
0: ni ojo ori ta won mo fi ra moto nsin ti won wa gbe wa de baba won gbe ba mi oya ewe kini re ebu senu e tu si
1: bẹẹni omo 17 years yo gbe Range Rover Sport wa wa de fun iya re abi abi yo lo pe o ra ibo ni o ti lo
0: wo mo sori re
1: ngo ni ti lowo
0: niru aye laye john to ba ri be irufe age yen awon omo won ma saki sapa mo ni mo fe ko le gan
1: baba gan ati pe se ri aye sin awon odo sin won won an kanju gan kan ta si ko ta n ko mara won po
0: aye n kanju gan
1: be ni a fe ran mo le wi a fe ko le a fe tun ra gba a fe rawo a fe ti gba at the same time te ba wa won baba wa ngba na ijo ba ti fari yo se fari ko ni bi be to ma po ko ni sokan ju a
0: be ni
1: So in ti o ba ni je po mo ni o ba to eni ri po ko le meji meta merin marun kan
0: eyo kan pere to ba ko ile alabara
1: beni
0: ati pe ba pa julo ni nigba yen ile ti baba baba won ba ko kan lati wogun won ba wa ibe ni kan ko to ra ma so mo ti won ma join mo
1: ibe ni ko so kan ju a ko si pe
0: sugbon ni se dale mo la wa kaluku be dale mo
1: be ni wo fe tan bo ise ti mo mo kawe yo fi be tun ba ma ko rara la ni se ni agbede
0: won ko agbede mo
1: ata won to hun ofi
0: ofi
1: o ri se ti anti ti mi ko ngba ta wa si wa keke nu won ni o fe lo ko se ahun ofi
0: ahun ofi ah be bẹ́ẹ̀ni
1: ọlọ́ọ̀bà
0: ṣe lórí bá ṣe ń fẹ́ ó ga ó ga ó ọyá ọyá ẹ̀ṣẹ̀ bá ẹ̀ṣẹ̀ bá ẹ̀ṣẹ̀ bá.
2: ó fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwádìí làwọn máa lọ àyíndé agbẹ́jẹ́lá làwọn ó fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwádìí làwọn máa lọ ìràwọ̀ ìgbàdí ọ̀lẹ̀ kó sùn náà.
0: ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ìwádìí làwọn máa lọ táwọn èèyàn tí wọn àfífẹ kọsẹ mọ gbogbo sẹni ìsìn ó ti di pé ẹni tí ń ṣe náà ni àwọn sẹkẹndẹ ń bẹtọ pé kò sí í dá ṣe.
3: ó mú kúlú o.
0: ó mú kẹ́ńkẹ́ bẹ̀ka alẹ́ mọ́ mi.
3: ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò.
0: tọ́ orí ètò lẹ bọ́
3: sí. àbí àyè ọgbà.
0: àmì àmì.
3: àwọn kò lè fẹ́ kọ́ṣẹ́ mọ̀.
0: kó ti rí.
3: èyí tí wọn bá ju èlédè wọ kọ́ṣẹ́ mọ́.
0: èwo ni.
3: wọn ti gbé bùkátà lọ. fóònù títẹ ní ra yìí.
0: fóònù títẹ níṣẹ wọn báyìí.
3: ìníṣẹ wọn o.
0: so kò sí ọmọkọmọ kankan tó fẹẹ máa kọsẹ mọ wọn ṣe wàhálà báyìí.
3: àti àpò òbí tó bá mú wọn lọkùnkún dùn.
0: òbí tó bá mú wọn lọkùnkún dùn.
3: èèyàn tẹ̀lé wọn lọ́tọ̀ ní ọkọ̀ wọn lọ́tọ̀ tó wọn láàárọ̀. ààtò ní bí ẹbí tẹ́ tó bá dènà.
0: àfi bí wọn bá ríṣẹ bí iṣẹ àfọrá bíi gbájú ẹ kankan ló tún kù báyìí.
3: mọ wò sí ẹ ò ní dáàmú wọn ti bá yé bí ó ti rọjú.
0: ìmí nù wọn yóò tẹjà yóò pàjà sí. ọlọmọdé
3: wọn jẹ owó. wọn ò ní jáwó ìdìlágbára ló àdúrà ní ọkọ ọmọ ọmọ akọ.
0: àmì ẹṣin mọ àmì ẹṣin ẹṣin ẹṣin. ó ga ọ mo kí ẹgbẹ́ mi dáadáa lálẹ́ yìí balógun olúfọ̀kọ́ mo kí yín lálẹ́ yìí o balógun fọ̀kọ́ mo kí wọn dáadáa àná àwọn òwà kẹ́tẹ́kẹ́tẹ́ ọyá gbé kínní wọn kẹ ẹjẹ́ tún wo ìpè bíi méjì mẹ́ta balógun àmọ́ sógun yá kò sógun kò sógun. ọ̀rẹ́ mi abdul latif ọmọbọ́lájì ọlábìyí láti ìlú sẹ́yìn mo kí yín dáadáa lálẹ́ yìí àwọn náà wọ̀ wá kẹ́tẹ́kẹ́tẹ́ lágbọ̀n facebook ẹ̀ sókè

0: ọ̀tá òní yọ̀ wá káwa náà mọ̀ yọra wa o ọ̀tá ọ̀tá ẹrù ọ̀tá èsè ń tẹ̀yàn máa dì í fúfú yẹ ẹ di ẹrù ọ̀tá tí ó wúwo rinrin ni bí ẹrù ìbànújẹ́ ẹ gbé lẹ̀ fún tó bá ti lè dé kọ́nà wọ́gbé ọ̀rọ̀ ọ̀tá kọjá ń tẹ̀yàn máa mú níbi tí o ẹni ọ̀fẹ́ bá tiẹ̀ jẹ́ àtọ̀ wá ní ọlọ́run ọ̀dà ọlọ́run ọ̀dà ń tòótọ́ o ṣùgbọ́n kí ọlọ́run ó tó mólè òtútù tí mo mú aláṣọ o àwọn ọ̀tá ọmọ àdìmọ́jẹ ni gbèrú àwọn tí èèfẹ́ kí èèyàn tẹ̀síwájú àwọn tí mo fani lọ́wọ́ lẹ̀ ìrìn àjò kíákíá àwọn tí mo sọ di ìrìn àjò ọjọ́ pípẹ́ àwọn là ń pè ní ọ̀tá kò sí ọ̀nà tí ọ̀tá ò lè gbà yọ èèyàn a máa fẹ́ ìyàwó rẹ̀ tí ó jẹ́ ọ̀tá lọ́fẹ́ tí ó fẹ́ ọ̀tá níyàwó èèyàn a máa ní ọ̀tá ní ọkọ ọlọ́mọjà bí ọmọ lọ́tà mọ́jà bí ọ̀tá lọ́mọ ọmọ a máa jọ́ta fóbi òbí kan máa jẹ́ ọ̀tá fọmọ nígbà mìíràn nídìí èyí gbogbo tí jẹ mọ́ ọ̀tá pátá láyé kéèyàn ó fi bú ni bẹ́yẹn bá sì ti di ẹrù wọn mọ́ dì fúyẹ́ di ẹrù ọ̀tá kó wúwo nígbà bá rúurú tọ́rùn wọ̀ bẹ́yẹ́ yóò fi ẹlẹ̀ yóò jọra yè ṣe tiẹ̀ pápá jùlọ nígbà mi àwọn èèyàn àtúntò wá ni ọ̀tá èèyàn kínní kan ọ̀tá mi kò ní kú kò ní rùn lójú ayé mi báyìí lójú ayé rẹ̀ kí n máa ṣe rere mu ọ̀tá ló ọ̀rọ̀ ọ̀tá ló bóbí tí. Ẹ mọ̀ pé kèé rẹ ọ̀tá ni ọ̀tá èé dúró tí wọ́n bá yàn fà á wọ́n èé dúró àsìkò tó bá rẹ ìwọ sí ọ̀tá tó ṣẹ̀ṣẹ̀ pààrọ̀ gíà ni àsìkò tó o bá lóo sinmi pé ọlọ́run ọ̀dà sí àwọn èèyàn ọ̀tá èé dúró o ọ̀tá máa tẹsẹ̀ mọ́rin máa múra ṣiṣẹ́ ti ẹ̀ ni torí pé tí wọn ò bá ti yà chief tí wọ́n dojúkọ ọ̀tá yìí ṣẹ́rí padà torí náà ni kéèyàn ń mú tọ̀tá rẹ̀ mú ní kokoko ìwọ́n sì á máa yẹlẹ kokoko báyìí mú o ọ̀tá yìí gbà o àdúrà pé kéèyàn wá máa lójú ayé ọ̀tá mi báyìí kí n máa ṣe rere bí ọba ní gbáyé wàhálà àti ẹni ẹjọ́ mọ̀ bá tiẹ̀ lọ o mọ̀ fi agídí mú ọ̀tá lẹ o jẹ́ ọ lọ ṣe rí yorùbá wọn ni mo jòògùn mo pọ̀ lè fi wẹ́n tí ò jẹ́ rárá kéèyàn mọ̀ rẹ̀ ni dààmú rẹ̀ àbí kí wọ́n dààmú èèyàn kéèyàn padà gbà sinmi tótálè kó gbà sinmi fáínálè ó péjú ẹ máa lémi ẹ lé bá mi lọ o ẹ tó bá ní ẹ máa lémi ẹ lé bá mi kò ní kúrò lórí eré láíláí orí eré náà ni ó wà lóòótọ́ mo ò ní bá ẹ ṣùgbọ́n ọkàn rẹ ò ní balẹ̀ orí kìràkìtà tó ń wò fẹ̀tòfẹ̀tò kọ́ ọmọ fẹsẹ̀ kọ́ kọ́ ọmọ kọlu nǹkan níwájú kí wọ́n mọ̀ tó bá ẹ látẹ̀yìn ṣerú ẹ wá dá ni ọ̀tá tí ọba dá àyàn lágbonù ẹ ìjọba tiẹ̀ lọ bọ́tà la pè.
1: Àwọn tó bẹ̀rẹ̀ eré wa. Ẹ̀bẹ̀ nà ń bọ́ bẹ́ẹ̀ lẹ́dùn-ún máre kó má ṣe dáwàá dábùkátà wa.

0: olóòótọ́ yìí lẹ́ni. Bẹ́ẹ̀ni. Yes, yes, yes, yes, Jane, jẹ́ kí aago. Ó kù sẹ́jú mẹ́ta. Tí kò mọ àlọ́ sí abala gbàjarì lálẹ́ yìí.
1: Ìyá ìjọba ọ̀hún ń bọ̀
0: òun. Àwọn kẹta lẹ́yìn gbàjarì.

0: lẹ́ni tó lè nà ìwà kí déjú dédé. Èmi yóò máa yọ nínú odò wa olúwa jẹun tọdún fún mi.
1: Tọ́ ẹ rí i pé ọ̀rọ̀ náà ni àwọn ìyá bàbá wọn tó ra náà ń bẹ̀yìn. Bọ̀ kókó tí ọ̀rọ̀ wọn dálé lórí náà ni pé kí arábìnrin náà kó mẹ́nu pé owó tí ò bá tí tó tẹ̀ mo sì wo sàkún ọ̀rọ̀ wọn bí èèyàn bá tẹ̀ yóò ṣẹ̀jẹ̀ o kó mẹ́nu kó ra máa wòran kó máa wòye kó máa wo tọ́lọ́hún ó ṣe bó sì jẹ́ pé tọ́lọ́hún ó ṣe kúkú rèé kò fi ẹnìkan o kọ́ ni kó máa wò ìgbẹ̀yìn láláyò òkùkúta bí ó ṣe padà rí náà ni ó rí ṣùgbọ́n ọlọ́run jẹ́ kí ẹ̀yìn rẹ̀ ó dáa òun náà là máa wí ọlọ́run mọ́ pọ̀ ọmọ kọ́ mọ́ pàyà àti bàbá àtìyàn àti bàbá àtọ̀hún ọlọ́run ó dá wọn sí láyọ̀ àtàlàáfíà ọjọ́ ń rebi àná òun rebi àtiwọ ètò ń rebi kòńkòdo ṣùgbọ́n àgbádùn ara wa lórí orin ọlọ́kan ọ̀jọ̀kan kó tó di àbí ìṣẹ́jú bíi márùn-ún sí tí ètò panudé tí ó panudé ẹ já gbọ́ odò láyé rẹ̀ mú lélẹ́ ọlọ́run mọ̀ èmi ààrẹ fún mẹ́rin ni mo ń bá wí.
2: Ọlọ́run mọ̀ wẹ́ẹ̀. Orin ààrẹ mú mẹ́.

ọmọ ọ̀fẹ́ gbọ́ ti bàbá mọ́ bàbá ọ̀gbọ́tọ̀ ọmọ mọ́ ọmọ sí ọ̀gbọ́tọ̀ ọ̀gá ọ̀gá náà ọ̀gbọ́tọ̀ ọmọ sẹ́ mọ́ ọkọ̀ ọ̀gbọ́tọ̀ aya náà ọ̀gbọ́tọ̀ ọkọ̀.